Èyí ni ilé iṣẹ́ Isha Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń dé sétí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé, àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Monday Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran

sọ wípé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí, nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dùn bò. Ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Mọ́ndé Ọ̀pẹ́bọ̀lọ́ ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road, tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé, ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà, tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn

0: ni.
1: Ọdà àgbáyé tí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹrun sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn tẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Ísírẹ́lì lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n ń pè ní Strait of Hormuz. Láti ìgbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi

0: nsọpụrụ. O kwuru na a ga-egbochi ụdị imegbu ọbụla megide ndị agadi, ebe Maazị Mark Ọma kwukwara na ụmụaka na ndị ikwu kwesịrị ilekọta ndị mụrụ ha na ndị agadi ezinụlọ ha. Gọvanọ Monde Okpeholo akọtọla ihe omume ịtọrọ mmadụ mere na mpaghara Vegetable Market dị na Benin. O nyere ndị uwe ojii iwu ka ha malite nnyocha ozugbo iji napụta ndị atọrọ ma jide ndị mere mpụ ahụ. Ọnụ ahịa mmanụ olileanya dara ruo ihe dị ka $81 bale, mgbe America na Iran rụrụ nkwekọrịta udo nke nwetara obi iru ala n'ahịa ahụ, n'ahịa akụnụba ụwa, ma mee ka ahịa ngwaahịa bilie. Tupu mpịachie akụkọ nke anya sọ a, anụ ka anyị laghachinụ n'okwu ndị ahụ wọrọ anyị isi akụkọ. Ụbọchị ihe dị oke n'afọ iji eme mgbasa ozi banyere imegbu ndị okenye. Akọrọ ndị ESA ka ha na-elekọta ndị okenye. Okpeholo akọtọla ịgba ndị mmadụ n'edo, nyere ndị polisi iwu inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 bale, ka nkwekọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Dede wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbó wa. Èyí ni ilé iṣẹ́ Ishaba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Olúromi. Ìròyìn ló dédé tí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Monde Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wà ní o, ẹ̀jẹ̀ ká gbọ́.

0: ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.
1: Látàrí ayẹyẹ ọdún àwọn àgbà tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ ṣàn láti máa fi ojú oore wo àgbàlagbà, kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá, ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obo, sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí, nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dògbò. Ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Mande Opebolo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road, tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣe tán láti bójú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé, ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà, tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Adjo.
2: The Angelus in Asian language.
3: Inera biomu bielimi nohiari.
2: Isa.
3: Ehi bialema tama Maria.
2: Ora wani shai hawa bie.
3: Tue Maria, gracia bon. E bialema nye dia. Andiro unie wegwe ni kuri we. Iro wana no mekele ni Jesu.
2: Maria no kiali, no se no blua. Yumani lebe, vijayina, bie go myself.
3: Udubui bialeme kini.
2: Joye bongwe tai.
3: Tue Maria, gracia bon. E bialema nye dia. Anira wanye wegwe ni kuri we, romana no mekele ni Jesu.
2: Maria no kiari, no sendo blua, mwane lebe, vijayina, bie woma ise.
3: Jesu Christi kionre anaguna bima.
2: Abia odanye wegwe ma.
3: Tue Maria, gracia abu, ebi ole wanye dia, anira wanye wegwe ni kuri we, romana no mekele ni Jesu.
2: Maria no kiari, no sendo blua, mwane lebe, vijayina, bie woma ise.
3: Oh, sendo blua no kiari, bie sendo blua ema.
4: Ni mase.
2: Jesus Christ,
3: Marie.
0: Ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
4: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport, Edo Queens Football Club have emerged as the 2026 champions of the Nigerian Women Football League after finishing top of the Super Six competition on Sunday in Port Harcourt, River State. In their final game against Bayelsa Queens, Edo Queens secured a 0-0 draw, enough to finish with 10 points from 5 matches. In a separate news, Super Eagles winger Ademola Lookman is reportedly open to join Turkish champions Galatasaray, provided the club can reach an agreement with Atletico Madrid over a transfer fee. In another development, Manchester United Ahmed Diallo struck in the 90th minute as Ivory Coast turned Ecuador in their huge support to edge a tight affair 1-0 in their World Cup opener on Sunday. This is the Beat of Sports from Esan Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day and God bless you all.
5: Welcome to Entertainment News from Esan Binoculars Radio Uromi. First, the headlines.
6: In Destiny, join us, the Igbo Community Network. We are all connected forever.

gbogbo àkọ́kọ́ olórin àyájọ́ ọjọ́ ìfìyàjẹ́ àwọn àgbà lágbàáyé àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró.

0: àní o, ẹ̀jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.
1: Látàrí ayẹyẹ ọdún àwọn àgbàyẹ tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ẹ̀ṣàn láti máa fi ojú rẹ wo àgbàlagbà, kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá, ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obọ, sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ

ti wípé ìjọba ṣe tán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Agbonika, láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wurú wà yìí, kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí

0: na Esan land oku ka ha na ahụ ndị agadi n'anya, na-elekọta ha ma na-enye ha nsọpụrụ. O kwuru na a ga-egbochi ụdị imegbu ọbụla megide ndị agadi, ebe Maazị Maka Ọma kwukwara na ụmụaka na ndị ikwu kwesịrị ilekọta ndị mụrụ ha na ndị agadi ezinụlọ ha. Gọvanọ Monde Okpeholo akọtọla ihe omume ịtọrọ mmadụ mere na mpaghara Vegetable Market dị na Benin. O nyere ndị uwe ojii iwu ka ha malite nnyocha ozugbo iji napụta ndị atọrọ ma jide ndị mere mpụ ahụ. Ọnụ ahịa mmanụ olileanya dara ruo ihe dị ka $81 bale, mgbe America na Iran rụrụ nkwekọrịta udo nke nwetara obi iru ala n'ahịa ahụ, n'ahịa akụnụba ụwa, ma mee ka ahịa ngwaahịa bilie. Tupu mpịachie akụkọ nke anyị asụ a, anụ ka anyị laghachinụ n'okwu ndị ahụ wụrụ anyị isi akụkọ. Dị banyere imegbu ndị okenye, a kọrọ ndị Esan ka ha na-elekọta ndị okenye. Okpeholo akọtọla ịgba ndị mmadụ n'edo, nyere ndị polisi iwu inweta nnyocha ahụ ozugbo. Mmanụ olileanya dara ruo $81 bale, ka nkwekọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Dede wòyí ẹsẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Ishaba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Olúromi. Ìròyìn òǹdéṣe tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Monde Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ America àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbàyẹ tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ná ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ishan láti máa fi ojú oore wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní

ló máa ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú nígbàtí ó bá di wípé ẹni náà dàgbà wọ́n á máa fi ojú ẹ̀ ráre ó wá sọ wípé kò yẹ kí a máa hùwà báyìí nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dògbò ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Mọ́ndé Ọ̀pẹ́bọ̀lọ́ ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò pojúmu tó àti wípé ìjọba ṣetán láti bojú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn Ọ̀gbẹ́ CP Mọ́ndé Agbóníkà láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ọ̀wá láàbí tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí ọgọ́rin dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹnu sókè lẹ́yìn tí orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà.

Ẹ̀sí ìlú Olúròyìn. Ìròyìn ló dé sétí ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Òwúlabí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishàn láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mondé Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

láti bójú lámẹ̀tọ́wọ́ ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Agbonika, láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí, kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn. Owó orí àgbá epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé sí

America àti orílẹ̀-èdè Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti dá ogun dúró láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ America àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn èyí tí wọ́n ń pè ní Strait of Hormuz láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì bu

0: Bale. Ka mkpakọrịta udo n'etiti America na Iran wetara ahịa ọgọ nke ọma. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Udede wòyí ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isan Binocular Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Nrome. Ìròyìn ló dé sétí gbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò oníròyìn náà. Àyájọ́ ọjọ́ ìfìyàjẹ àwọn àgbà lágbàáyé. Àrọwà sì ti lọ bá àwọn ará ilẹ̀ Ishan láti dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Mande Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo. Ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbà

ọdún àwọn àgbàyẹ tó ń lọ káàkiri gbogbo àgbáyé ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ ṣàn láti máa fi ojú rere wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yúrùà ìyẹn Yúrùà Specialist Teaching Hospital, dókítà Mercy Obor, sọ wípé ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹfà ọdún ni àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdójúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n.

ni se lo ye ka ma ye agba si ati awon mo atawon ebi won nitori ojo ola gomina ipinle edo won de opebo lo ti bu enu atelu ijinigbo eyi ti o sele ni oja kan ni ilu Benin ni opopona airport road ti o so wipe ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣe tán láti bójú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele ní ọjọ́ ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ gómìnà tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà ìyẹn ọ̀gbẹ́ CP Monday Agbonika láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wà yìí kí wọ́n sì fi

0: $1 fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹrun sókè lẹ́yìn tí orílẹ̀-èdè America àti orílẹ̀-èdè ilẹ̀ Iran ti fọkàn fẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ America àti ilẹ̀ Israel lọ dojú ìjà kọ ilẹ̀ Iran tí ilẹ̀ Iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n pè ní Strait of Hormuz láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akùjàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní ó dìgbà.
1: All right, ladies and gentlemen, my name is Sam.

0: dáàbò àti bójútó àwọn àgbàlagbà wọn. Gómìnà Monday Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo, ó sì ti pàṣẹ kí wọ́n ṣèwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbà tó ń lọ káàkiri gbogbo àgbáyé, ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukò láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdójúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ẹ̀ṣàn láti máa fi ojú rẹ wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n, kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá, ìyẹn Yorùbá Specialist Teaching Hospital, Dókítà Mercy Obon, sọ wípé ọjọ́ 15 oṣù kẹfà ọdún ní àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdójúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó ti di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí àti wípé láti dáàbò bò wọ́n. Ó wá sọ wípé bí èèyàn bá ṣe tọ́jú àgbà rẹ̀ náà ni wọn yóò ṣe bá wọn níbẹ̀. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Ọ̀gbẹ́ni Mark Omo sọ wípé oríṣiríṣi àwọn ìpèníjà òun ló máa ń ṣẹlẹ̀, pàápàá jùlọ ní àwọn ìdílé mìíràn tí wọ́n ó ti fi oró sínú. Nígbà tí ó bá di wípé ẹni náà dàgbà, wọ́n á máa fi ojú ẹ̀ ráre. Ó wá sọ wípé kò yẹ kí a máa wà báyìí nítorí wípé oníkálukú wa náà ni a ó di àgbà tá ó dògbò. Ó ní ṣe ló yẹ ká máa yí àgbà sí àti àwọn ọmọ àtàwọn ẹbí wọn nítorí ọjọ́ ọ̀la. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo ti bu ẹnu àtẹ́ lu ìjínigbó èyí tí ó ṣẹlẹ̀ ní ọjà kan ní ìlú Benin ní òpópónà Airport Road, tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò bójúmu tó àti wípé ìjọba ṣetán láti bójú lámẹ̀tọ́ wo iṣẹ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn Gómìnà Patrick Ebojele ní ọjọ́ Ajé, ni ó sọ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ Gómìnà, tí ó sì pàṣẹ fún ẹni tí ó jẹ́ Commissioner of Police ní ìlú náà, ìyẹn Ọ̀gbẹ́ CP Monday Agbonika, láti tètè bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tí ó wúrú wàyí, kí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn pátápátá. Ó wá sọ wípé ìjọba ìpínlẹ̀ Edo kò ní fààyè gba ìwà pálapàla. Ó wá tún rọ àwọn ènìyàn wípé ojúlàlá kan fi sọrí kí gbogbo àwọn ènìyàn tètè máa fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ní kété tí wọ́n bá ti kẹ́fìn àwọn ìwà láabi tó bá ń lọ ní agbègbè wọn. owó orí àgbá epo ti jáwálẹ̀ ní ọjà àgbáyé sí 80 dọ́là fún àgbá epo kan tí owó ìpèsè pàṣípàrọ̀ náà sì gbẹrun sókè lẹ́yìn tí orílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè ilẹ̀ iran ti fọkàn tẹnu sí ọ̀rọ̀ wípé àwọn ti fìmọ̀ ṣọ̀kan láti bí oṣù mẹ́ta sẹ́yìn ni wàhálà ti bẹ̀rẹ̀ tí ilẹ̀ amẹ́ríkà àti ilẹ̀ ísírẹ́lì lọ dojú ìjà kọ ilẹ̀ iran tí ilẹ̀ iran sì fi ìbínú ti ojú ọ̀nà tí gbogbo àgbáyé máa ń gbà gbé epo wọ ìlú wọn ìyẹn tí wọ́n ń pè ní Strait of Hormuz láti gbà ìwá ni owó epo ti lọ sókè tó sì kọ̀ tí kò wálẹ̀ ṣùgbọ́n wọ́n ti pinnu láti fi ẹnu òkokò sọ́ọ́dún lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akójàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ ẹtì tó ń bọ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamanoso as the Enjoyment Landlord. And speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Edo Queens Football Club have emerged as the 2026 champions of the Nigerian Women Football League after finishing top of the Super Six competition on Sunday in Port Harcourt, Rivers State. In their final game against Bayelsa Queens, Edo Queens secured a 0-0 draw, enough to finish with 10 points from 5 matches. In a separate news, Super Eagles winger Ademola Lookman is reportedly open to join Turkish champions Galatasaray, provided the club can reach an agreement with Atletico Madrid over a transfer fee. In another development, Manchester United Ahmed Diallo struck in the 90th minute as Ivory Coast turned Ecuador in their huge support to edge a tight affair 1-0 in their World Cup opener on Sunday. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying, do have a lovely day and God bless you all.
3: Welcome to Entertainment News from Asian Binoculars Radio Uromi. First, the headlines. If you don't give me money, you don't love me. Actress Miriam Ogbonna. I am tired. Nollywood actress Funmi Awolowo opens up on emotional struggles. My name is Idichineye. Now the entertainment news in details. Nollywood actress Miriam Ogbonna has shared her views on love, revealing that a monetary gift is the only way a man can truly prove his love to her. The movie star stated that she would never believe a man professing love to her until he backed it up with money. She explained that gifting a crush or lover money is a way of expressing love because making money is difficult. On her ex handle, the actress wrote, "If you don't give me money, I will never ever agree that you love or like me." In a separate news, Nollywood actress and filmmaker Funmi Awolowo has opened up about her emotional struggles. The actress said she is exhausted from dealing with betrayal. Awolowo opened up in a post shared via her social media handle, where she cried out, said, "I'm tired for the first time. I am tired of her. Agbero money ta koni. Every time, every year, it took me years to heal from betrayal and childhood trauma." To wrap up the entertainment news, a quick recap of the headlines again. If you don't give me money, you don't love me. Actress Miriam Ogbonna. I am tired. Nollywood actress Femi Awelewa opens up on emotional struggles. This is our video today on entertainment news. Thank you for listening. I am Judy Chinenye. Have a nice day.

ìlú èmi náà wàrà kan wò dé ọyí ọ̀nà dáadáa gbàrí mi ẹdẹ àjọ yìí nínú dẹni yìí wò kà mú wáyé bèhẹ ọ̀nà dáadáa jálẹ̀ ọ̀nà arúnú lọ́sì ọ̀nà mọ́tàdà gbàrí patrick ẹ̀bọ́ jálẹ̀ ọ̀sì gọ́vnà mọ̀dé ó pẹ̀wòlò ọ̀dà tàgáńgẹ ọ̀ní igbóná nílù náà ọ̀dáadáa gbàrí pọ́bọ́ lọ́sì ẹ̀wọ̀nà léon rì ẹni wọ́nà náà mẹ́rìnyàgẹ èhò nẹ́nẹ́ otu ne donero muna siri onu agbawoma arena leon bi flush out kidnappers bi cultists onadachi ebe sunu oto edonada mie egbanegbe bi ewo neri ofuresan keke eko kugbe re wona ni wona na reji ene wona ni government losin wine oto edo ota rere oyi ene ri ebare ta ocean alumi the Nigerian Communication Commission bi ene otu na alumi KPMG idamu hari ebere ri go shaye dagbare reji ebare nori ata na megange e mu dagbare nebo re ta o na da chin igo ne ki fege no ki si ipe no ki

iṣẹ́ Isamba Inocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Iromi. Ìròyìn ló ń dé sí ti ìbọn yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àwọn láti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Iromi láti yàgò fún à ń fi ọgbọ́n àlùmọ̀kọ́ rọ́yé gba owó lọ́wọ́ àwọn ènìyàn wọn tó wà ní òkè òkun. Gbogbo ilé tó ní ṣe pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn tàbí àwọn tí ó ń fi ètùtù jayé àti àwọn ajínigbé ó ní ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ́ lulẹ̀ lọ́kọ̀ọ̀kan. Àjọ NCC ti bẹ̀rẹ̀ sí ṣe ìdíwọ̀n owó èyí tí àwọn olùbárà wọn yóò máa san lẹ́yìn bí ọdún mẹ́jọ. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ní ìlú Iromi

ìwà ìlóòótọ́ yìí ó ń ba ẹbí jẹ́ tí ó sì léwu púpọ̀ fún àwọn tó ń ṣe é. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ kárakára láti lè máa pèsè fún àwọn ẹbí wọn ní ilé, ṣùgbọ́n díwọ̀n kí àwọn ènìyàn sòdodo pẹ̀lú wọn, ńṣe ni wọ́n ń lo orí ọ̀fẹ́ wípé àwọn yìí kò sí nílé. Wọ́n wá ń lo ọgbọ́n ẹ̀wẹ́ láti máa fi gba owó lọ́wọ́ wọn, débi wípé àwọn mìíràn yóò lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn ẹbí kan, débi wípé kò ní sí ààyè láti mọ kókó irú iye tí owó nǹkan náà jẹ́. Ṣùgbọ́n nígbẹ̀yìn, ó gba gbogbo wọn nímọ̀ràn pé àwọn tó bá ń ru irú wàyí kí wọ́n yàgò, nítorí wípé ìgún ni wọ́n ń fà lera wọn lórí. Gbogbo ilé tí ó ní í ṣe pẹ̀lú àwọn aṣètùtù ọ̀la àti àwọn ajínigbé àti àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìjọba ìpínlẹ̀ Edo ti ń bìwọ̀. Nínú ọ̀rọ̀ tí

ìbàyíjẹ́ ìkúrò ní ìpínlẹ̀ Edo pátápátá. Wọ́n á jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn agbófinró, àwọn ọlọ́pàá, àwọn tó ń ṣe iṣẹ́ òfin ní gbogbo ẹ̀ka ẹlẹ́ka jẹ̀ka ni wọ́n ti ta lólobó lórí ọ̀rọ̀ yìí, tí gbogbo wọn sì ti pinnu láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rẹ́yìn àwọn ìbàyíjẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ akọ̀wé àwọn agbófinró yìí, ìyẹn Barrister John Zegagbe, sọ wípé ìfẹ́ ìjọba ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfilọ̀ àti ìtanilóbólóbó òun ni àwọn ti ń gbọ́ tí àwọn fi gùn lé iṣẹ́ báyìí. Àjọ NCC, ìyẹn The Nigeria Communications Commission, pẹ̀lú àjọ aládàáni kan tá ń pè ní KPMG, ti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúntò àti ìdíwọ̀.